ni wa lati fun wa ni ese adura wa sugbon ni igba ki igba ti ba ti gbohun bi soke si oko mi ti mo pe o lolowo egbo soke Olúwa fẹ́ràn ní gbogbo bí tí ẹ bá wà ẹgbẹ́ ọwọ́ méjèèjì sókè.

bàbá mi ni ojú ọ̀rọ̀ lẹ́wà lórí o. Ẹ wo bí ìlú kọ́wọ́kọ́wọ́ tí wọ́n lù fún ayé wa, Ọlọ́run máa tẹ̀mú ni ojú ọdún. Kò tó ẹsí tí wọ́n dá sílẹ̀ fún ayé mi, Ọlọ́run máa tẹ̀mú ni ojú ọdún. Gbogbo èèyàn ẹjọ́ pé bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún, ẹ bá mi gbó ṣùgbọ́n àkàrẹ fún. Ibi ẹṣin mi jẹ́ arúgbó ọjọ́.

Listen, ojú àwọn mo lè ìríran rẹ̀ ka o accurate. Etí àwọn mo lè gbígbọ́ rẹ̀ ka.

wípé ní orúkọ Jésù kí gbogbo ẹkún máa wọlé, kí gbogbo àwọn fi máa jẹ́wọ́, wípé òun nìkan ní Olúwa. Ó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyíjà, àṣà àjẹ ti kọ́ wípé ọmọ Ọlọ́run kú ibi gíga lọ, ó ní ó dé ìgbèkùn ní ìgbèkùn, ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí ta Olúwa fẹ́ràn mi. Tó bá wá rí bẹ́ẹ̀, agbára yẹn la fẹ́ pariwo báyìí.

ọlọ́run àwọn ọlọ́run ẹ̀rù rẹ tó bá wọn ọlọ́run o ẹ̀rù rẹ tó bá Jésù ẹ̀rù rẹ ìyá tó mi bá o ọlọ́run o ẹ̀rù rẹ tó mi bá o bá mi wọ́n lọ pátá yẹ́rọ yé ìwọ̀ lẹni tí òkun rí tó sá bàbá mi jọ́dọ́ nìyẹn ó padà sẹ́yìn àwọn òkè ńlá gbogbo wọn fò bí àgbò òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn ó ní wárìrì níwájú olúwa ó ní wárìrì níwájú olúwa gbogbo

ṣàgbọ́wà ṣùgbọ́n ní ìgbàkigbà tí bá ti gbóhùn mi sókè sí ọkàn mi tí mo gbé ọ̀nà lọ́wọ́ orí mi bàbá mi ò àtàbàtúmọ́ náà.

mi yóò gbé ojú mi sí orí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò há ti wá? Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run wọn ayé. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. Ẹni tí pa mí mọ́ kì yóò tò gbé. Kíyèsí, ẹni tí pa Ísírẹ́lì mọ́ kì í tò gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa ni olùpamọ́ mi. Olúwa ni òjìjí mi. Ní ọwọ́ ọ̀tún mi. Òrùn kì yóò pa mí ní ìgbà ọ̀sán, tàbí òṣùpá ní ìgbà ooru. Olúwa yóò pa mí mọ́ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn mi mọ́. Olúwa yóò pa àlọ àti ààbọ̀ mi mọ́.

Olúwa tí ó lágbára ní ogun ẹgbẹ́ orí Israel yẹn lọ kí a sì gbé Israel yìí lẹ̀kún ayérayé.

lọ́kọ́ pẹ̀lú ọmọ aládé mo yàn olúwa. Wọ́n ní bẹ́rú bá mọ lúrò àwọn ọmọ pẹ̀dá, ṣùgbọ́n èmi gangan ọ̀yìn ọmọ mo mọ̀ wípé ohun tí ẹ ṣe fún mi kò ṣeé ṣàkàwé, kò ṣeé fẹnu ròyìn.

yóò gbé ojú mi sí orí òkè wọn ni. Níbo ni ìrànlọ́wọ́ mi yóò há ti wá? Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run ọ̀run ayé. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. Ẹni tí pa mí mọ́ kì yóò tò gbé. Kíyèsí, ẹni tí pa Ísírẹ́lì mọ́ kì í tò gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Olúwa ni olùpamọ́ mi. Olúwa ni òjìjí mi. Ní ọwọ́ ọ̀tún mi. Òrùn kì yóò pa mí ní ìgbà ọ̀sán, tàbí òṣùpá ní ìgbà ooru. Olúwa yóò pa mí mọ́ kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn mi mọ́. Olúwa yóò pa àlọ àti ààbọ̀ mi mọ́.

àti olúwa nílé àti ẹ̀kọ́ ẹ̀ ayé àti àwọn tó tẹ̀dọ́ sínú ẹ̀ olófin ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun wọn gbé kalẹ̀ lórí ìṣàn omi ta ni yóò gun orí òkè olúwa àbí ta ni yóò dúró níbi mímọ́ ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí ó gbé ọkọ ẹ̀ sókè sí asán tí ó búra ìtọ̀ òun ni yóò rí ìbùkún gbà ní ọwọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlá ẹ̀ èyí ni ìran àwọn tí ṣàfẹ́rí ẹ̀ tí ṣàfẹ́rí rẹ̀ ọlọ́run jákọ́bù ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ lọ́nà kágbá yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọmọ ògo kọ́ wọnú lẹ́wà ta ní ọmọ ògo yìí olúwa tó lọ ẹ̀tọ́ ní agbára olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ lọ́nà kágbá yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé kí ọmọ ògo kọ́ wọnú ilé yìí ta ní ọmọ ògo yìí olúwa àwọn ọmọ ogun ọ̀nà ní ọmọ ògo ó ní ẹbí ọpẹ́ fún olúwa nítorí tí ó ṣe nítorí tí àánú ẹ̀ dúró láéláé jẹ́ kí ìṣẹ́lẹ̀ òwe ní ìṣísìyí gbígbé ọṣẹ wà nú ẹ̀jú ọláíláí fún ẹni tí ó fi ọgbọ́n dá ọ̀run àti ayé sà nítorí tí àánú rẹ̀ dú ọláíláí ó ní ọbí ọ̀run tó bá ọ̀sán ó bí ọ̀run àti òṣùpá tó bá ọrú nítorí tí àánú ẹ̀.

bí kí n kọ yín. Àwọn àjọ gbé ohun yẹn sókè ẹ mọ̀ pẹ́yìn lélẹ́gbẹ̀ mi. Ẹ rí pé mi ò ní backup, ẹ̀yin ní backup mi. So ẹ àjọ gbé ẹ ọmọ ọmọ orúkọ tó ń jẹ́ orúkọ tó ń jẹ́ jù.

Listen, ojú àwọn wọlé ìríran rẹ̀ ká, ó accurate. Etí àwọn wọlé gbígbọ́.

ọlọ́run àwọn ọlọ́run ẹ̀rù rẹ tó bá wo ọlọ́run o ẹ̀rù rẹ tó bá Jésù ẹ̀rù rẹ ìyá tó mi bá o ọlọ́run o ẹ̀rù rẹ tó mi bá o bá mi wọ́n lọ pátá ayérayé ìwọ̀ lẹni tí òkú rí tó sá bàbá mi jọ́dọ́ nìrìn ó padà sẹ́yìn àwọn òkè ńlá gbogbo wọn fún òbí àgbò òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn ó ní wárìrì níwájú olúwa gbogbo aráyé ìbá.

tí ó nú wá nílé àti ẹ̀kọ́ ẹ̀ ayé àti àwọn tó tẹ̀ jọ sínú ẹ̀ olófin ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ọgbẹ́ kalẹ̀ lórí ìṣàn omi ta ni yóò gun orí òkè olúwa àbí ta ni yóò dúró níbi mímọ́ ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹni tí ó gbé ọkàn ẹ̀ sókè sí ẹsán tí ó búra ìtọ̀ òun ni yóò rí ìbùkún gbà ní ọwọ́ olúwa àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlá ẹ̀ èyí ni ìran àwọn tí sọ̀fẹ́rí ẹ̀ tí sọ̀fẹ́rí rẹ̀ ọlọ́run jọ́kọ́bù ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ lọ́nà kágbẹ́ yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé

láti fún wa ní ẹ̀ṣẹ̀ àdúrà wa. Ṣùgbọ́n ní ìgbàkigbà tí bá ti gbóhùn mi sókè sí ọkọ mi tí mo pè ọ lọ́lọ́wọ́ ẹgbẹ́ òun sókè.

bàbá mi ni ojú ọ̀rọ̀ lẹ́wà lórí o. Ẹ wo bí ìlú kọ́wọ́kọ́wọ́ tí mo lù fún ayé wa, Ọlọ́run máa tẹ̀mú ni ojú ó dún. Kò tó ẹsí tí wọ́n dá sílẹ̀ fún ayé mi, Ọlọ́run máa tẹ̀mú ni ojú ẹ̀ ń kó sí o. Gbogbo èèyàn ẹ dákun, ẹ bá mi gbó ṣùgbọ́n a káre fún, ẹ bá mi gbó ṣùgbọ́n a káre fún. Ibi ẹ̀sìn mi jẹ́ arúgbó ọjọ́ mẹ́ẹ̀mọ́. If that is your testimony, run to him out of all the flesh.

Listen, ojú àwọn wòlí ìríran rẹ̀ ka accurate. Etí àwọn wòlí pípọ̀ rẹ̀ ka.

Ki gbogbo ẹkún ọmọ wọ lẹ̀. Ki gbogbo àwọn fi máa jẹ́wọ́. Wípé òun nìkan ni Olúwa. Ó bá wá rí bẹ́ẹ̀. Gbogbo ẹ̀mí kẹ́mi ní àyíká àti àyíjà. Àṣà àjẹ ti kọ́ wípé ọmọ Ọlọ́run gun ibi gíga lọ. Ó ní ó dé ìgbèkùn ní ìgbèkùn. Ó ní ó fi ẹ̀bùn rẹ́rẹ́ fún ẹ̀mí tàbí ta Olúwa fẹ́ràn mi. Tó bá wá rí bẹ́ẹ̀ agbára yẹn la fẹ́ pariwo báyìí.